nọ mọ nukun mẹ ta yi dide gbigbọ mẹ tedobo ẹ nanọ mọ gbigbọ mẹ mẹtọ han gbangba le dide ẹ nọ mọ nukun mẹ mẹlẹ potan do gbẹtọ susu gẹgẹ mana mọ yọnu gbẹtọ susu gẹgẹ mana de asu. Ọtọ̀n tọ́dọ̀ mi tọ́lẹ̀ náà mi fọ́n lóyà. David Ahọ́hẹ̀ wẹ̀ sí àyín panukọ̀ àgbọ́lọ́ àfọ́nù dìvíye. Fà lọ sínú kan lọ, Anne Marie Araba. Mi rọ́ mi dà ó nọ náà sí ọ kàbí Aja Mariam náà sọyọ̀ ọ yí gbé tróóló. Ẹyìn mi kà lẹ̀ pọ́nbọ mọ́dọ̀ mọ́. Mi náà dọ̀kódó mi lè sí gbẹmẹgbọ̀n nọ̀vi nọ̀vi lé ojí. Mi jàlé mi rọ́ mi dọ̀ yẹ́lí tọ́jẹ́ jí. Wọ́n bí nu chinu ẹyin mi aglasa davi batan vi zuntan palina ga itọ́ bi jiji aganyu agasi na konu agatẹsọgbẹ agasi gbẹ nu ko tẹgbẹ glaglagla vi gologlogolo vi tọgbọ hàn sun vi ahasa vi akẹrẹ kì í ṣe gbé si vivi yẹn táyà lo gadu tọ́ si vi yan si pẹ́ vi bembe ńlọ yẹn wá pọ́ homẹ hun pọ́ nando sọ̀gándọ̀ ńdodo kpọ́rọ̀pọ́ mi tọ́ndọ̀ mọ́ mi ní kudo tóró mẹ tòhódọ tẹ tọpátán 104.3 FM kútọ̀nù dé dàlíwẹ̀ mi ló tó gbẹ̀ mí tán sán tó kọ́ ẹyin gbọ́gbà ńlọ mẹ. Ọ̀tàn tóró mi tọ́lẹ̀ mi kudo mímí ọ́n bó sọ kudo àzán ẹgbẹ́ ìtàn kan ló pọ́ mẹ mi ní dọ̀ ń do òkúlù náà dọ̀ mọ́ ẹ̀nà mi tàdàgbé bọ̀ yẹn pọ́ mi wúlẹ̀ pọ́ mi mọ̀ àzán ẹgbẹ́ ìtàn. O pẹ gigo jijira na yin ko etan to aga e ka to mo nu pon me ho mi tan egbe e na zo mo tro lololo bo na isi ayin do fite e na isi ayin do toro meji todo me to asupa sipo sin cheche mẹ hó ẹ nẹ dandan mi a danu ẹgbẹ yín dọ mọ ọnu lọtò mi mẹwé ní ayọra súwe kàyà síwe bonaze họlọ dóhìá ètò dandan mẹdọ ní dótówe bó se ndé ètò àwùfíẹsà náwe níse ní yẹn máa tẹjúná gbọn ní dọdọ ẹyàn n kò se hótòwe nàbẹ hóẹ ní ẹ yá mìíràn dọ ẹyin dọ mi kàn kún ẹ mẹ mìíràn mọdọ mọ yọhún sílẹ asu lẹ mọ nọdi ke do to ye gbede wẹ tan jẹ nu gble tẹgbẹ do ye mọdọ mọ mẹde wẹ ẹyin bọ yẹyin ma do gana to ẹ ma wẹ tan jẹ nu ku tẹgbẹ wẹ pe na ke mọ adọ mẹmẹ sun nche pe a ka yun ẹdọ nule nule ẹta o fi sẹ yàwó bẹ akọ adé ji bọ kọlọ na gbọn filẹ kpọbọ do to titan ajito ajina tilẹ wẹ pe na do tuntun ko de epo do han gbonu bẹ́ẹ̀ máa ń di kébo yìí ṣe náà mi bo náà mi jọ́rọ́ jẹ́rọ mi ní mi pọ́tánpò hàn gbé èèpo.

0: lọ́nu mi kú àbọ̀.
1: Alo na.
0: Ẹ mẹ̀ yín wọ̀. Ẹ mà yín nà.
1: Àwọn nà.
0: N sì ọ́.
1: Nàmi jẹ́lọ́.
0: N fọ́n jìjọ o, mẹ́ ń ṣe wẹ̀.
1: Mi kúrò àmì ta ẹgbẹ́ tán.
0: Oo, mi náà mi yín kọ́ mi tán.
1: Ẹ yín kọ́ wọ pẹ̀lú ẹ̀ máa yẹrẹ lọ́nà mi tẹ̀lọ̀ fún gàjú aṣẹ́ ní tọ́tún radíọ́sọ̀ tẹ́ ká mẹ́ àjàrà wẹ̀ bọ́ kọ́mẹ́ sọ wà.
0: Fresh aṣẹ́ na mi fọ́n ló.
1: Ilé ọ̀pẹ dẹ́nà kó nà.
0: Njó va ń dóná wẹ̀. Adónú pọ́nlọ́ mẹ́ lè.
1: Nùpọ̀ mẹ́ gbé tán, mísà dá wẹ̀. Lọ kí ìwọ̀n tẹ̀wẹ̀ náà pọ̀nbó yọ̀, ìwọ̀n tẹ̀wẹ̀ náà fásitì kájá mi fọ́n mo rògì ìwọ̀n tí ó yẹ náà gbá ṣẹ́ sẹ́yìn.
0: Àmì.
1: Ọ̀ àtúndóná sí àfisìn ìgbè tàǹtà ní àfisìn ìdẹ́yìn ilé náà.
0: Pín
1: wàyí náà bí àdó ní gan onímọ̀ mi àwọn ẹlẹ́mi tó sí àyín bó tó tọ̀ kẹ́kẹ́ bó tó gbèrò pó pọ̀mí tó àtàmì nílẹ̀ tó pọ̀ mẹ́. Pín àtẹ́ àmọ́ máa ṣe pé tọ́ba dẹ̀ yẹ jẹ́ ẹyin àtúbọ̀ náà túbà yìí ẹni máa hẹ̀ wọ́n ti mẹ́yìn inú kan.
0: ẹyin
1: ni wọ́n gbà wọ́n ti wẹ̀ lóòtì tó àgbàgbà gbẹdà rẹ̀ nínú náà bí ẹ̀rọ wọ́n ti mú bí a ti fádó wọ́n ti rò kúròpó mẹ́ àtúrò láti àtìgbè àti ọ̀túrò láti àtúgbè náà kí èèyàn mọ̀ àwọn ọ̀rọ̀ kí èèyàn mọ̀ gà wọ́n rẹ̀ dandan
0: mẹ́rẹ̀ mọ̀ ẹ tẹ́ ó tu ẹ̀ ṣoṣo gẹ́gẹ́ mẹ́mẹ́ súnú lẹ́tọ́mọ́nà díkè na yàwó ètàn lẹ́ni dọ̀nù ẹ̀ fífẹ́ náà yé náà yé.
1: ẹ
0: ẹ òkú lọ sí kambiọ wẹ bẹ.
1: Kúrò ẹgbẹ́ àti àtúgbẹ́nà ẹ̀rọ yìí ní máa ìkó ẹni kọ̀ǹbọ̀ ẹ̀mí náà ló ti ṣe yẹn fún ẹ̀yán ro àlẹ́ ẹ̀nẹ́jì gbọ̀ngbọ̀n ló kó ẹni lẹ́hìn wá.
0: Fresh wá ṣe é mẹ́yìn hó ẹni dọ̀ǹtì mi ò fẹ́sán kó lọ jí ń dọ́dọ́ mọ́. Ẹ tẹ́wẹ̀ jọ̀bọ̀ mẹ́mẹ́ súnú mẹ́tàn nú ètò àyàmẹ̀dù náà wẹ̀ bò fífẹ́ náà wẹ̀ àmàgà ń yúrẹ̀ sí ẹ̀yìn dá wẹ̀ hólé tó fífẹ́ náà mi nú lé dé abayí ètò fífẹ́ náà mi náà mi náà báyìí dóbẹ̀ mà náà yín mọ́ bà nú nǹkan bí ọ́nẹ̀. Mi mọ kọ́nà ṣe ẹ́ wọ́n pọ̀ yàn ń lọ́nà kẹ́mi ẹ́ rẹ̀ ẹ́ má dọ́nà ẹ́ mi bolo.
1: Ẹ máa sọ pé ẹ máa sọ pé ẹ máa yẹ wọn tẹmẹ inú kan wá. Òfin ọkọ mi máa yọ kọ́lẹ́ lọ́kọ̀ọ́ mi máa mi lọ́kọ̀ọ́ mọ́kàn náà lọ́kọ̀ọ́ ìgbéyàwó nílẹ̀ bí nílẹ̀ pọ́ńtẹ́mì yìí náà yọ kọ́lọ́ rẹ̀.
0: Ó kàn bí ọ̀ ẹ̀.
1: Yẹ́sọ̀rọ̀
0: wà jẹ̀ láàyè
1: ìdílé
0: tọ̀ yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà
1: yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́rẹ́ náà yẹ́r